0: Ha na-enyo enyo na ha bụ ndị otu nzuzo n'obodo ebe a. Ha nwetakwara ngwa ọgwụ dị iche iche n'aka ndị ahụ. N'otu oge ahụ, ndị ụlọ ọrụ Naịjirịa na-ahụ maka ịlụso ọgwụ ọjọọ ọgụ nke Edo Steeti na ndị agha Naịjirịa wakporo otu ụlọ nwere ime ụlọ anọ nke a na-eji echekwa nnukwu ngwongwo cannabis na Eloshi Community Essence is local government nke Edo Steeti. Onye isi ụlọ ọrụ na-ahụ maka ịlụso ọgwụ ọjọọ ọgụ na Edo Steeti, Michel Ofeyeju, kwuru nke a n'akwụkwọ ozi o nyere ndị nta akụkọ na Benin City. O kwuru na ụlọ ahụ dị n'ime ebe ndị mmadụ bi ma na-eji ya dịka ebe nchekwa cannabis. Ikpeazụ, gọọmenti etiti ekwuola na a na-achọ ka a kwụọ ndị Naịjirịa metụtara mwakpo ndị e mere na South Africa ụgwọ mfụ, ma na-arịọkwa ọnụ dorodo ọchịchị iji gbochie mwakpo ndị ọzọ n'ọdịnihu. Tupu mpịachie akụkọ nke a, nwanụ ka anyị laghachienụ n'ọkpụrụkpụ okwu ndị a wụọrọ anyị isi akụkọ. Mmiri ozuzo siri ike na aọkpachi ije n'ahịa na Uromi. E jidere ndị a na-enyo enyo na ha bụ ndị otu nzuzo anọ n'Edo. Gọọmenti etiti na-achọ ka akwụ ndị Naịjirịa wakporo na South Africa ụgwọ mfụ. Nke a bụ nchedebe akụkọ anyị ụbọchị taa. Ndalụ nụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwaada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹkú dédé wòyí, ẹ̀yin ará wa níbi gbogbo tí ẹ ti ń gbó wa, ẹ sì kún bí ojú ọjọ́ ṣe rí, àti pé ẹkú wẹliwẹli òjò èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Èyí ni ilé-iṣẹ́ Ishaba Inakula Radio èyí tó kalẹ̀ sí ìlú Yorùbá. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Òjò àrọ̀rọ̀dá tí ó ń rọ̀ ní ìlú Yorùbá ti ṣe ìdíwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ètò ọrọ̀ ajé, bùkẹ́gbọ́dọ̀ àwọn èèyàn lílọ bíbọ̀ wọn ní ìlú Yorùbá. Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́rin kan ní ìpínlẹ̀ Edo. Látàrí àti ṣèrànwọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìjàmbá wàhálà èyí tí ó ṣẹlẹ̀ sí wọn ní ilẹ̀ South Africa, ìfọkànlókun ti ń lọ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ South Africa, tí ìjọba àpapọ̀ sì ti kéde wípé àwọn yóò ṣèrànwọ́ fún àwọn tí ìṣípòpadà bá ní orílẹ̀-èdè náà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Òjò àrọ̀rọ̀dá èyí tí ó ń rọ̀ ní ìlú Yorùbá ti ṣe àkóbá ńlá fún ètò káràkátà ní ìlú náà, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mìíràn kò sì lè lọ sí ibi ìtajà wọn nítorí pé òjò náà pọ̀ débi pé ẹlẹ́sẹ̀ ò lè rìn. Àwọn onímọ́tò gan pẹ́ ọ̀nà rìn, tí ó sì di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà ni wọ́n gbé owó gege lé orí ọ̀kadà tí wọ́n fi ń gbé àwọn ènìyàn. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, olùgbé kan ní ìlú Yorùbá, Ọ̀gbẹ́ni Osborn Kíárẹ̀ọ́, sọ wípé

0: anyị isi akụkọ. Mmiri ozuzo siri ike na ọkpachi iji na ije n'ahịa na Uromi. E jidere ndị a na-enyo enyo na ha bụ ndị otu nzuzo anọ n'Edo. Gọọmenti etiti na-achọ ka a kwụọ ndị Naịjirịa wakporo na South Africa ụgwọ mpụ. Nke a bụ nchedebe akụkọ anyị ụbọchị taa. Ndalụ nụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwaada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹkú dédé wòyí, ẹ̀yin ará wa ní ibi gbogbo tí ẹ ti ń gbó wa, ẹ sì kún bí ojú ọjọ́ ṣe rí, àti pé ẹkú wẹliwẹli òjò èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Èyí ni ilé-iṣẹ́ Isha Binacular Radio èyí tó kalẹ̀ sí ìlú Yorùbá. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Òjò àrọ̀rọ̀dá tí ó ń rọ̀ ní ìlú Yorùbá ti ṣe ìdíwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ètò ọrọ̀ ajé, gbòkègbodò àwọn èèyàn lílọ bíbọ̀ wọn ní ìlú Yorùbá. Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn mẹ́rin kan ní ìpínlẹ̀ Edo. Látàrí àti ṣèrànwọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìjàmbá wàhálà èyí tí ó ṣẹlẹ̀ sí wọn ní ilẹ̀ South Africa, ìfọkànlókun ti ń lọ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ South Africa, tí ìjọba àpapọ̀ sì ti kéde wípé àwọn yóò ṣèrànwọ́ fún àwọn tí ìṣípòpadà bá ní orílẹ̀-èdè náà. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Òjò àrọ̀rọ̀dá èyí tí ó ń rọ̀ ní ìlú Yorùbá ti ṣe àkóbá ńlá fún ètò káràkátà ní ìlú náà, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mìíràn kò sì lè lọ sí ibi ìtajà wọn nítorí pé òjò náà pọ̀ débi pé ẹlẹ́sẹ̀ ò lè rìn. Àwọn onímọ́tò gan pẹ́ ọ̀nà rìn, tí ó sì di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà ni wọ́n gbé owó gege lé orí ọ̀kadà tí wọ́n fi ń gbé àwọn ènìyàn. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, olùgbé kan ní ìlú Yorùbá, Ọ̀gbẹ́ni Osborn Kíárẹ̀ọ̀, sọ wípé òun gangan pàápàá pẹ́ kí òun tó lè dé ibi ìtajà òun, nítorí pé kò sí ọ̀nà tí òun yóò gbà débẹ̀ àti pé òjò tó ń rọ̀ kò dábọ̀rọ̀. Ó wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà tún gbé owó lé orí o àti máa gbé ènìyàn lórí ọ̀kadà kiri. Ó wá rọ àwọn ọlọ́kadà kí wọ́n ṣe jẹ́jẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àgbàrá ti dí ojú kòtò. Ó sì sọ fún àwọn tó ń wa ọkọ̀ èrò náà kí wọ́n ṣe jẹ́jẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ kòtò ló ti di tí omi ti kún orí wọn. Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́rin kan ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Edo, pàápàá jùlọ ní agbègbè Ẹ̀gbáìn ní Ovia North East Local Government ní ọjọ́ Àìkú tó kọjá. Ẹni tí ó jẹ́ ọ̀gá kan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò gómìnà Mọ́ndé Okpebholo ló kó àwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn elétò ààbò mìíràn sòdí, tí wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjà olóró gbà lọ́wọ́ àwọn ọ̀daràn wọ̀nyí. Ẹ̀wẹ̀, àpapọ̀ àwọn agbófinró àti àjọ NDLA pẹ̀lú àwọn ọmọ ológun ni wọ́n tún ti lọ kọlu àwọn

0: ime ụlọ anọ nke a na-eji echekwa nnukwu ngwongwo cannabis. N'Eloshi Community Eastern South East Local Government nke Edo State. Onye isi ụlọ ọrụ na-ahụ maka ịlụso ọgwụ ọjọọ ọgụ na Edo State, Michel Ofeyeju kwuru nke a n'akwụkwọ ozi o nyere ndị nta akụkọ na Benin City. O kwuru na ụlọ ahụ dị n'ime ebe ndị mmadụ bi ma na-eji ya dịka ebe nchekwa cannabis. Ikpeazụ, gọọmenti etiti ekwuola na a na-achọ ka akwụkwọ ndị Naịjirịa metụtara mmakpọ dị ndị e mere na South Africa ụgwọ mfụ, ma na-arịọkwa ọnụ dorodo ọchịchị iji gbochie mwakpo ndị ọzọ n'ọdịnihu. Tupu mpịachie akụkọ nke a, nwanụ ka anyị laghachienụ n'ọkpụrụkpụ okwu ndị a wọrọ anyị isi akụkọ. Mmiri ozuzo siri ike na ọkpashi iji na ije n'ahịa na Uromi. E jidere ndị a na-enyo enyo na ha bụ ndị otu nzuzo anọ n'Edo. Gọọmenti etiti na-achọ ka akwụkwọ ndị Naịjirịa wakporo na South Africa ụgwọ mfụ. Nke a bụ nchedebe akụkọ anyị ụbọchị taa. Ndalụ nụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwaada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹkú dédé wòyí, ẹ̀yin ará wa níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa, ẹ sì kún bí ojú ọjọ́ ṣe rí, àti pé ẹkú wẹliwẹli òjò èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Èyí ni ilé-iṣẹ́ Isha Binocular Radio èyí tó kalẹ̀ sí ìlú Yorùbá. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Òjò àrọ̀rọ̀dá tí ó ń rọ̀ ní ìlú Yorùbá ti ṣe ìdíwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ètò ọrọ̀ ajé, gbòkègbodò àwọn èèyàn lílọ bíbọ̀ wọn ní ìlú Yorùbá. Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn mẹ́rin kan ní ìpínlẹ̀ Edo. Látàrí àti ṣèrànwọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìjàmbá wàhálà èyí tí ó ṣẹlẹ̀ sí wọn ní ilẹ̀ South Africa, ìfọkànlókun ti ń lọ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ South Africa, tí ìjọba àpapọ̀ sì ti kéde wípé àwọn yóò ṣèrànwọ́ fún àwọn tí ìṣípòpadà bá ní orílẹ̀-èdè náà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Òjò àrọ̀rọ̀dá èyí tí ó ń rọ̀ ní ìlú Yorùbá ti ṣe àkóbá ńlá fún ètò káràkátà ní ìlú náà, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mìíràn kò sì lè lọ sí ibi ìtajà wọn nítorí pé òjò náà pọ̀ débi pé ẹlẹ́sẹ̀ ò lè rìn. Àwọn onímọ́tò gan pẹ́ ọ̀nà rìn, tí ó sì di wípé olùgbé kan ní ìlú Yorùbá, Ọ̀gbẹ́ni Osborne Kiareo, sọ wípé òun gangan pàápàá pẹ́ kí òun tó lè dé ibi ìtajà òun, nítorí pé kò sí ọ̀nà tí òun yóò gbà débẹ̀, àti pé òjò tó ń rọ̀ kò dábọ̀rọ̀. Ó wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà tún gbé owó lé orí o àti máa gbé ènìyàn lórí ọ̀kadà kiri. Ó wá rọ àwọn ọlọ́kadà kí wọ́n ṣe jẹ́jẹ́, torí ọ̀pọ̀lọpọ̀ àgbàrá ti dí ojú kòtò. Ó sì sọ fún àwọn tó ń wa

0: ọkọ̀ èrò náà kí wọ́n ṣe jẹ́jẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ kòtò ló ti di tí omi ti kún orí wọn. Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́rin kan ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Edo, pàápàá jùlọ ní agbègbè Ẹ̀gbáẹ̀ ní Ovia North East Local Government ní ọjọ́ Àìkú tó kọjá. Ẹni tí ó jẹ́ ọ̀gá kan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò gómìnà Mọ́ndé Okpebholo ló kó àwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn elétò ààbò mìíràn sòdí, tí wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjà olóró gbà lọ́wọ́ àwọn ọ̀daràn wọ̀nyí. Ẹ̀wẹ̀, àpapọ̀ àwọn agbófinró àti àjọ NDLA pẹ̀lú àwọn ọmọ ológun ni wọ́n tún ti lọ kọlu àwọn ọ̀daràn kan tí wọ́n fi ilé kan ṣe ibùba àti máa kó àwọn egbòogi olóró sí ní agbègbè kan tí wọ́n ń pè ní Ìlúṣí ní ìjọba ìbílẹ̀ Eastern South East tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ NDLA Michel Ofoyeju sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn egbòogi olóró ní àwọn rí kó ní ibẹ̀. Ó sọ̀rọ̀ yìí ní ìlú Benin nígbà tí ó báwọn oníròyìn sọ̀rọ̀. Bí ogun sì padà nípò padà ní àti orílẹ̀-èdè South Africa nígbà tí ẹni tí ó jẹ́ mínísítà kékeré fún ètò ọrọ̀ òkèrè Ambassador Sola ẹnìkan ò láyé tó lọ jábọ̀ ọ̀rọ̀ náà fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé ìjọba ní Abuja nígbàtí ó ti kọ́kọ́ gba ẹ̀tọ́ láti lọ pàdé ẹni tí ó jẹ́ aṣojú orílẹ̀-èdè ilẹ̀ South Africa Ronald Lamuna tí ó wá aṣojú Ààrẹ Cyril Ramaphosa ní orílẹ̀-èdè Nàìjíríà láti fi kùnlùkùn láti wá ojútùú sí làásìgbò èyí tí ó ń bẹ̀lẹ̀ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè South Africa ní ìlú wọn. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: Alright, ladies and gentlemen, my name is MC Alamanoso, known as Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sport. The Lagos State Government has commenced plans to introduce specialized vehicle number plates for persons with disabilities as part of efforts to enhance inclusion, accessibility, and ease of mobility across the state. In another development, Chelsea are closing on the signing of Brighton striker Danny Welbeck after the Victorian forward was granted permission to undergo a medical at Stamford Bridge. As reported by BBC Sport on Wednesday, the 35-year-old is expected to join the Blues on a 2-year contract and link up with the squad in Hong Kong next week for their pre-season tour. In a separate news, Nigeria and Egypt have booked their places at the 2026 ITTF World Youth Championship in Istanbul, Turkey, after emerging victorious in the team event of the African Youth Championship held in Accra, Ghana. This is the Beat of Sport from Esan Binoculars Radio. I am Big Billy saying to have a lovely day and God bless you all.
3: Welcome to entertainment news from Esan Binoculars Radio Uromi. First, the headlines. Why I can't date Yahoo Boys? Yole Dutch's daughter, Danielle. Davido faces backlash over absence at Soso Soberekon's wedding. I am Judy Shinenye. Now the